0: Alo.
1: Wọ́n dà gbé.
0: Wọ́n kú dójì jù ẹ́.
1: Mo gbèrè dẹ.
0: Gbọ́ gbèrè.
1: Ìwọ̀n bẹ́ẹ̀ màmá máa ta o. Màmá yà ní ẹlẹ́. Màmá da ọ́nú. Àfihàn ṣé kò. Ẹyin ìwọ̀n bẹ́ẹ̀ ni tọ́ṣẹ́ rí kókó ní tẹ́lẹ̀. Ẹyin ìwọ̀n bẹ́ẹ̀ ni tọ́ kápítà fẹ́fẹ́ pàpà wọn pọ̀. Ẹyin ìwọ̀n bẹ́ẹ̀ ni wọ́n dá dédé là ní hàn rọ̀. Kọ́mi bí ṣe ń ṣe ń sọ náà mi gbà kúrò bí ẹ dá lẹ́nu. Màmá rẹ bẹ́ẹ̀ máa lù àkú mẹ́ma tẹ́ à ẹ lè gbàdàgó kọ́jẹ́ jí ẹni tẹ́lá pèsè rẹ̀ kájà fún mi. Màmá rẹ tí wọ́n yọ sọ fẹ́ dùpẹ́ jíga olè kan fi ṣe mọ́ pa rẹ̀. Olú ẹni bẹ́ẹ̀ sànà.
0: Ó ń pa mi rẹ̀ pẹ́ láyọ̀ à? Ó ń pa mi rẹ̀ pẹ́ láyọ̀ à?
1: Mbẹ́ ìyá owó ọba ẹ̀jẹ̀ náà kọ́ mu ìyá yẹn ń jọ
0: náà. Àwọn ọkọ̀ kúbi ń gbà yà bá mi.
1: Ìyá oyún ọba bá dùpẹ́ jíga olè kan fi ṣe pa rẹ̀.
0: Pẹ́
1: jíga wa náà ń tiẹ̀ ń jọ. Olú ẹni bẹ́ẹ̀ sànà ọ̀sán wá pé náà. Èyí ń lọ bí tata jẹ́ lẹ́dàbí díẹ̀. Àwọn iṣẹ́ wo nígbà yẹn ń gbàlẹ́ sí àgbà ọ̀pá ó lè yọ òun lẹ́dùn mú.